0: Ọlọ́run mọ bó ṣe máa ń ṣe, Ọlọ́run tó ń yani lẹ́nu ni. Ló ti tọ́ ló dúdú, Ọlọ́run dẹ̀ yà mí lẹ́nu. Mo fi 1,000, mo fi gba 200,000 lọ. Mi ò tiẹ̀ wá tó tètè mọ̀ pé ẹni yẹn ti ṣe owó sí mi. Fún ẹni yẹn ló ṣe wà ń pè mí lónìí Friday pé ṣé ò rí nǹkan kan ni ṣé ò gbà láti ni. And truly mi ò gbà láti ni tóòtọ́. Àfi bí mo ṣe máa rí gẹ́lẹ́. Lẹ́nu yẹn ṣe sọ bí mo ṣe lọ check account balance lórí app yẹn. Mo bá rí pé 200,000 gbàgà. Mo ti wọlé síbẹ̀, mo dúpẹ́ o, ẹ ṣe bàbá mi, èmi náà lẹ́rìí o, ẹ ṣe bàbá mi kí mọ́nà o, ẹ ṣe.
1: Nice! Ní irú àsìkò báyìí, mọ̀mọ́ yẹn ló ń fẹ́ dá 500 naira tẹ́lẹ̀, òun bá pinnu kí n kúkú dá 1,000. Gbogbo ìwọ tó fẹ́ dá 2,000 ò ṣe dá 5,000. O ò ṣe dá oyè àánú tó yàtọ̀. Kàn sí nǹkan kan times 2 tó fẹ́ ṣe lónìí kọ́ wá wò. Ìgbà tí ó bá fi dalẹ́ kó wò ròyìn ayọ̀ tí ó jáde. Nípa ìgbàgbọ́, Abel ìwú ẹ̀bọ tó sàn ju ti kéènì lọ. Ìgbàgbọ́ lèèyàn máa fi rúbọ o. Ìgbà tí ó bá fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ kó wo ohun tí bàbá mi ọ̀dẹ̀ wò nú ìpín ìràwọ̀ ẹ̀. Ẹ jẹ́ máa lọ. Gbogbo ẹ̀yin ọmọ lọ́hùn. Ẹ̀yin wo lẹ fẹ́ san ọrẹ májẹ̀mú yín? Olóore àánú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sàn san ọrẹ àánú. Òní lọ́jọ́ àánú. Gbogbo yín ẹ mọ́ fi ìdá mẹ́wàá rẹ̀ dọ́là. Ẹ̀yin ọmọ lọ́hùn sàn ìdá mẹ́wàá rẹ̀ báyìí. Account number church lele 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade bi yin oba wole lo eleyi 2017 42 90 47 Comfort Life Mission International lo ni o gbe jade First Bank wa niyan bi n ba ti kuro ni isin ti n ba ti le dide fuya mo n lo sori Facebook ibe ni ma wa lagbara eni to laye atorun ori Facebook ni ma ti ma gbadura fun omode atagba ni ago mẹ́fà àbọ̀ lórí YouTube ẹ pàdé mi YouTube àti TikTok láàrin 40 minutes ìyẹn náà ti tó nù kò ní nǹkan. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ òní lè ń ṣe birthday yín àyájọ́ oní ọjọ́ kẹta nínú oṣù kẹfà irú àyájọ́ báyìí ni wọ́n bí ọ ẹ̀yin tẹ́ mark wedding anniversary irú àyájọ́ báyìí lẹ márì èmi kan pàṣẹ ni nínú ilé yín ìwọ ọmọbìnrin ìwọ bàbá ìwọ mọ̀mọ́ tó mark birthday ẹ gba ìròyìn ayọ̀. Ìròyìn tí ó mú kí inú rẹ ó dùn ìròyìn tó jẹ títí dalẹ àti wọ àtọmọ àti gbogbo ẹyin tẹ mark birthday àti delay oyè ẹgbà in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary Nigeria ó tó di on the earth lórúkọ Jésù ká gba ìròyìn ayọ in Jesus name. Ẹnìkan ní wòlíì kìlẹ̀ ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà àtọmọdé àtàgbẹ̀ gbọ́ o. Ẹsẹ̀ bíbélì láàkà o ìwé Psalm 95 títí wọ 100 ẹ̀rí kéékèèké ni wọ́n lè ká gan kó tó máa bọ̀ ní ìsìn Psalm 95 títí wọ 100 láti ìwé òde ẹwọ mọ́tò gbàgì ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì kinní kan ń bẹ tí máa fún gbogbo èèyàn ní 77 ó ti pé nǹkan mẹ́ta báyìí. Ha! Gbogbo èèyàn ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 080-88-71-65-66 ẹ wo ẹ jẹ́ máa lọ sórí Facebook àti TikTok it is well God bless you.